orí dọ́ balẹ̀ lèmi ọmọ yàbòrò ìyàrẹ̀ mọ́ mọ́ aṣẹ́jú mọ́ fi ń kí gbogbo àwọn ọmọ ẹ̀ka àrọ̀ ìjíre jákè ìjálẹ̀ gbogbo ilẹ̀ àgbáyé pátápátá pé a kú jíjíre ọkọ̀ ìjọba ònísá ẹni kọ̀ọ̀kan wa lẹ́sẹ̀ adélé bàrẹ̀ àríkórí àtàjèrè fún gbogbo àwọn ọlọ́jà ní ọjọ́ ìtìní ọjọ́ ìní ti ń sọjọ́rú ojúmọ́ kẹsàn án nínú oṣù kẹsàn án ọdún tá a mọ̀ sí oṣù ọ̀wẹ̀wẹ̀ ọdún 2024 mọ́ kí n pé ẹ kú dédé wòyí ẹ wá bá wa lọ lórí àwọn ìlànà àkọlé àwọn ìròyìn tó ń lọ láti inú ìwé àwọn ìròyìn la ó sì wá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìwé ìròyìn tá a mọ̀ sí la nation tó ń wá ṣe àlàyé lórí ìbáṣepọ̀ ilẹ̀ Benin pẹ̀lú ilé ìfowópamọ́ tá a mọ̀ sí BAEE èyí jẹ́ ìbáṣepọ̀ pàtàkì tuntun kan fún ètò ìfawówálé ìwé ìròyìn kan ń ṣe àlàyé lórí jíjábọ́ tí àwọn ọmọ agbábọ́ọ̀lù tá a mọ̀ sí Amazon já níwájú ilẹ̀ yẹn tá a mọ̀ sí Argentine ẹni wa àwọn jùlọ tá a mọ̀ sí Romi Adewada yìí ti ń tù wọ́n nínú o ìwé ìròyìn tá a mọ̀ sí La Nation òun wá ṣe àlàyé lórí orin òmìnira ní abẹ́ àsíá ní èdè ẹ̀gùn wọ́n ti tẹ ilé ìdájọ́ ńlá tá a mọ̀ sí Cook Constitutional lẹ́sẹ̀ lórí àìṣedédé nípa òfin ilé wa bí a bá sì wá lọ lórí ìwé ìròyìn tá a mọ̀ sí La Boussole òun sọ̀rọ̀ bákan náà lórí ètò ìbùnà owó fún àwọn orí títì ẹni wa àwọn jùlọ tá a mọ̀ sí Romi Adewada yìí ti ń sílẹ̀kùn titun mìíràn fún ìtẹ̀síwájú pẹ̀lú ilé ìfowópamọ́ tá a mọ̀ sí BAEE ìwé ìròyìn kan ń ṣe àlàyé lórí àtúnṣe ọ̀nà sẹ̀tọ̀ dasazume iṣẹ́ yìí ti bẹ̀rẹ̀ ní ọjọ́ ìní ìwé ìròyìn kan ń sọ̀rọ̀ lórí jíjábọ́ tí àwọn ọmọbìnrin agbábọ́ọ̀lù tá a mọ̀ sí Amazon já níwájú ilẹ̀ yẹn tá a mọ̀ sí Argentine ẹni wa àwọn jùlọ tá a mọ̀ sí Romi Adewada yìí ń bẹ̀ wọ́n kí wọ́n gbórí sókè ìwé ìròyìn tá a mọ̀ sí La Nouvelle Tribune òun náà sọ̀rọ̀ lórí ìbùnà owó ti ilé àwọn aṣòfin ti ọdún 2023 wọn yóò gbé ìjábọ̀ lé àwọn aṣòfin lọ́wọ́ ní ọjọ́ ìtìní ìwé ìròyìn kan ń ṣe àlàyé lórí èyí tá a mọ̀ sí ER ní Oládé Benin ẹni wa àwọn jùlọ tá a mọ̀ sí Jọ́gbénú ti ń ṣe ìpàrọ̀ ohun pẹ̀lú àwọn Canadien lórí ìlànà ìdarapọ̀ ìwé ìròyìn tá a mọ̀ sílẹ̀ Cap Verite òun sọ̀rọ̀ lórí ká fi àwọn èlò sínú àwọn ẹ̀rọ ìka iná àjọ tá a mọ̀ sí Expert ti ń rí ọ̀nà àbáyọrí ìgbàlódé tọ́dẹ̀dẹ̀ àwọn alábára ọjà rẹ̀ ìwé ìròyìn kan ń ṣe àlàyé lórí ìtẹ̀síwájú àti ìtọ́ka lórí àwọn ìmúṣe ìjọba ẹni tí ń ṣe ògbùfọ̀ ìjọba yóò ṣe ìwọ́de lọ ní ìpínlẹ̀ bíi mẹ́tàlá ìwé ìròyìn tá a mọ̀ sí Le Telegram òun ṣàlàyé lórí ìṣekúṣe pé wọ́n ní láti rí ipò aláṣẹ ìjọba ẹni tí ń ṣe alága àjọ yẹn tá a mọ̀ sí FOPA ti wà ní ilé ẹ̀wọ̀n gbogbo ẹ̀yin olùgbọ́mi ọ̀hún jùlọ láti lọ síbi ìparí àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní ni mo láti fi tó wà ní etí pẹ̀lú ìwé ìròyìn kan tá a mọ̀ sí Le Telegram pé ọ fẹ́ jalè nǹkan ọkùnrin ní kokoto mẹ́ ọkùnrin kan ti ré ikú àwọn ará ìlú kọjá ọpẹ́lọpẹ́ àwọn ọlọ́pàá sọ̀gbòrò dẹ̀rọ̀ wọ́n sì ní àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní tí mo láǹfààní láti fi tó wà ní etí pẹ̀lú ọmọ yín ọ̀hún jùlọ tá a mọ̀ sí Michel Dosunmu Aremu ọmọ aṣẹ́jú mo dágbére fún wa pé ó dìgbà díẹ̀ àárín ọ̀sẹ̀ yìí ayọ̀ ìdùnnú ìgbéga àti àlàáfíà ní kọ́ jẹ́ fún gbogbo wa pátápátá o.

0: bẹ́ẹ̀ni bí ẹrù bí a bá ṣe pé àtúrí omi ìgbà nítorí pé a mọ̀ pé a ò jẹ́ nǹkan níwájú ti ọlọ́run ti kàn tí ọjọ́ pé a ń láti fún ìyìn àti ògo fún akínlẹ̀ kan sẹ́ni ọjọ́ tóní gbogbo ẹ̀tẹ̀tẹ̀ nífẹ̀ẹ́ láti máa gbọ́ láti lè ṣe àrídúró tètè àlàáfíà ní fún yín ọjọ́ ìní ti ṣe ọjọ́rú ojúmọ́ kẹsàn-án nínú oṣù òwìwì ọdún 2024 bí a ṣe ń gbọ́ ní akókò aago 8 ìrọ̀lẹ́ tí kò ṣe àṣẹjú bíi méjì báyìí akínyìn pé ẹ kú ọjọ́ tí ò ní láti lè ṣe rédíò pàtẹ́tẹ́ ti ṣe lójì ìrànmọ́ kí n gbogbo ẹ̀tẹ́ jẹ́ olólùfẹ́ wa ẹ̀tẹ́ ẹni tó lójoojúmọ́ ẹ̀tọ́ pé ẹ kì í sábà fi sílẹ̀ ọlọ́run ìfẹ́ náà sẹ́ni ọjọ́ tí ò ní ìgbéga àti ayọ̀ jẹ́ ti ní akókò yìí o ayọ̀ ní fún yín gbogbo ẹ̀yin olùfẹ́ wa ò wọ́n jùlọ ní ọjọ́ tí ńlá láti nígbà tí bá yẹ pé kì í ṣe ipa ti àwọn àṣìṣe díẹ̀ tó wáyé tí a lè ráyè sí ṣe ètò pẹ̀lú yín àti gbọ́dọ̀ sọ fún yín àlejò tí a ó gbà ní ọjọ́ tí àná ṣùgbọ́n kò tí ì burú náà torí pé nígbà tá a ti dé ọjọ́ tí ó ní kò tí ó sí àyè láti fi jẹ́ pé kí a tún fàṣẹ sẹ́yìn báyìí ṣùgbọ́n láti tẹ̀síwájú tí wọ́n jẹ́ àwòkí olóòtú àwọn tí wọ́n bá wọn fẹ́ bá ṣe ètò tọ́jọ́ tó ní àwòkí wọn ohun tọ́jọ́ ètò tí a gbé kawájú yín ó ṣe pàtàkì nítorí pé ẹ̀kọ́ ni fún wa ọ̀yẹ́ kí a mọ̀ kí ni ohun tí ó ṣe pàtàkì kí ni ohun tí a gbọ́dọ̀ ṣe ohun tí a kò gbọ́dọ̀ ṣe ohun kan tí aláti mẹ́nuba ní ọjọ́ tó ní gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ìyá wa láti àdúgbò pípẹ́ lọ́hùn akínyìn bàbá wa láti ìlú mọ̀nà lọ́hùn akínyìn bẹ́ẹ̀rẹ̀ jàfàrọ̀ akínyìn ó àwọn èyí tí wọ́n ń dúró tí a lójú ojúmọ́ kò ní burú fún yíyó bẹ́ẹ̀ ni alfa orí ló pé akínyìn àpapọ̀ bàbá wa tí wọ́n ṣe sùmánù màjídì ṣùgbọ́n ilé èso akínyìn fún gbogbo àdúró tí ní ojoojúmọ́ ojú òní tí ní àkókò yìí o àwọn tí wọ́n kù akínyìn tí adúmásùdì akínyìn àpapọ̀ ìpè ẹ̀kẹ́ múra sílẹ̀ fún ayẹyẹ ti àdúrà ọjọ́ ogójì ọdún tí bàbá wa tí wọ́n jẹ́ pé tọ́lọ́run yẹ kí ọlọ́run kí mú ọjọ́ náà dé báyìí àti àlàáfíà akínyìn kan sí pé ẹ̀kọ́ ìjọba bàbá wa àkọ́ kí wọ́n pè wọ́n káàbọ̀ sórí ètò ẹ̀kálẹ̀ bọ̀ ẹ̀kálẹ̀ o ẹ̀kú àsìkò wa ẹ̀kú bí nǹkan ṣe lọ
1: tọ́ a ní
0: ẹ̀sìnkú ìsinmi torí pé ṣùgbọ́n ìsinmi náà ó ti ń kásẹ̀ lọ́wọ́
1: agbẹ́mọ́ ti ká òkò
0: adúpẹ́ àwọn tí wọ́n ń gbọ́ wa àwọn mìíràn bóyá wọ́n lè ti gbọ́ òun náà kí wọ́n mọ̀ pé lágbájá ni ṣùgbọ́n àwọn mìíràn sọ pé wọ́n bẹ̀rẹ̀ ta ló ní fún tó bá wa sọ̀rọ̀ ọ̀yọ́ kí ẹ ṣe àlàyé díẹ̀ fún wọn láti sọ fún wa.
1: ọ̀dà ẹ̀jẹ̀ olóòtú ikọ̀ tèmi kò fìgbà kan yí padà ọpẹ́ yẹmi àìlá ìdírísù ọ̀nà.
0: àwọn bá yẹ mọ sọ fún pé ní gbogbo àkúrà àwọn ètò ní ojoojúmọ́ lórí àwọn ẹ̀rọ wọn bá wa ṣe é wọn tún bẹ ní orí ẹ̀rọ wa ní àárín àná àbíjẹta wọn ti bẹ ní ilé ẹ̀rọ tí ń ṣe gbogbo tí a ń sọpé ní àsẹkẹ́ wọn tún bẹ kọlọ ní pàtẹ́tẹ́ ní ọjọ́ tó ní akínyìn pé ọlọ́run a máa wà pẹ̀lú yóò kò ní dojú tì yín pẹ̀lú ìdílé ayọ̀ ní fún ọ̀dà bàbá ní ọjọ́ tó ní tí a fẹ́ láti jẹ́ kí ẹ bá wa ṣe àlàyé nípa rẹ̀ a ó sọ̀rọ̀ nípa ohun tí èèwọ̀ tí a bá sọ èèwọ̀ o mọ̀ pé nígbà tí n lè ṣe ìtumọ̀ rẹ̀ nítorí pé tèmi ni pé tí a bá sọ èèwọ̀ o mọ̀ pé bí a bá gbé nǹkan síbi kan ká sọ pé eléyìí o gbọ́dọ̀ fọ́kàn ó ní èèwọ̀ tí ó yẹ èmi náà ni ọ̀dà bàbá ní ọjọ́ tó ní o ti a fẹ́ ká mẹ́nubalẹ̀ a ò ní mú ara wa pẹ́ nítorí pé a ò rí ọjọ́ mùsùlùkù aago 8 ìrọ̀lẹ́ tí kò yà sí ju márùn-ún gbogbo ẹ̀ tí ń gbọ́ sọ fún pé ẹ fi ọkàn balẹ̀ kí ẹ wo ibi kan láti fi ìdíjókòó nítorí pé ọ̀rọ̀ pàtàkì ni bí a bá sọ pé nǹkan yìí kì í ṣe nǹkan tí ó dára kì í ṣe nǹkan tí a ní láti fọwọ́ kàn kì í jẹ́ kí ni tí a gbọ́dọ̀ ṣe tí a bá ṣe ẹlòmíràn sọ pé tí mo bá ṣe kí ni ohun tí ó ṣẹlẹ̀ a ó máa ṣàlẹ̀ fún ìjẹ́ akínyìn lẹ́ẹ̀kan sí pé ẹ̀kọ́ ọ̀dà bá wa ní ọjọ́ tó ní adúpẹ́ fún yín fún wa tí ẹ wà ní ẹgbẹ́ ọ̀dà ní àkókò yìí a ó sọ ní àkókò kí a tó lórí ẹ sọ̀rọ̀ nípa ti èèwọ̀
1: ọlọ́run ọba ń kọ́ fún ìjẹ ẹ kò ní fi ẹsẹ̀ ńlẹ̀ kẹfẹ́nu kọ bàbá wa mọ́ni bàbá wa ọmọ èèyàn mọ́ni wọ́n ní èèwọ̀ òun ní ànílẹ̀ gbólóhùn ìyẹn ń tọ́ka sí ohun àìgbọ́dọ̀ jẹ́ ohun àìgbọ́dọ̀ hù lúwà ohun àìgbọ́dọ̀ jẹ́ ohun àìgbọ́dọ̀ mọ́ ní jókì
0: ohun tí a kò gbọdọ̀ ṣe ní ìwà ohun tí a kò gbọdọ̀
1: jẹ
0: ná igi jẹ
1: àwọn a kò gbọdọ̀ mọ
0: kamù
1: n bí òun ẹ kò gbọdọ̀ dé.

0: nbiyenye won ni nbi owo ngbe nbe la nfowo nbiyenye nwoyen ko gbodo fa ohun ai gbodo je ai gbodo mo ai gbodo lo ai gbodo di ai gbodo fa to
1: je nbi ona na ru amefa ne ti so si e o a gbodo je a gbodo mu a gbodo fa a gbodo di a gbodo lo o je o ka tun se pataki o da be ba soro a ti se itumo ti a pe ni ewo
0: ewo
1: ta lo da si ba lo se wa ewo
0: e jeun olotu je ba gbogbo wa wa lona a ki n ti eja iyo jansan ma ba ko ni oluwa eyan ni one keken wa je lo ile aye eyan yi eyan keken si jene gbogbo wa la ni orisun keken bi one keken chea lati pase orisun one koke ni ipinle che iko wa o fi ajile pe ni ka le fi gbe ni agbegbe wa bi ni igbo ko wa o di bi amojuto ilana ke e pe ni ko fi wa lohun boya jije o cheche ngba aye baba won boya en ke lo gba o la ngba ogun abi ngba mo bi abiku won sasala emi awon won ni kini o padi emi kan ye o gba ola ten ko afun ni ofin pe ni un mo fufe yi o obi ko yan tuje ike moju ko nu nke be ewo de lati ai be ni ewo yan pe ni ewo ajule ko lo di un pe ni bi eyi omo ijalumo won ko gbodo je oni
1: a ti fun ni ase lati je ki e da seto wa bi won ti a gba e ka ma binu ki won so pe a fun si le o da e ku le wo hallo hallo
2: hallo
1: e ka le wo e te si waju
0: o da moni lati nbi won lo nwo iyen lowo fun ijo ile aye won lati be ni oni mi yan ti olaba pade ewo nto oni o fun ni uche nko so fun wi pe ni uche e mo fufe yo bo ko le mune doko ike pa ofin be mo ike pa nke be mo nke be iko ni che nke be iko ni de be
1: ete siwaju ete
0: bodo ni yo be se pa nke be omo ewo de ohun ai bodo de bi ewo ajule ko n lo di npe ni omo e lo pa won ko gbodo je olufa omo ota won ko gbodo jejo ai omo oluma ti won ko gbodo je katapa
1: ni suru ngba te suru nipa awon kan won do je ejo awon kan won do je olufa se en ti ko je olufa o lo je awon ejo tuku
0: ni daada nu won gba pe ni ko ti je olufa ni gbogbo ejo yo ku bo ka won won yan bowo fun nto won fi so pe ni omo iya won ni iyato die ke lo wa la won bi ko je afayafa ni gbogbo won
1: be ni
0: oke ye yin logudu oko si oke yo ti elese olapa ko si ba kene ni gbogbo won yi ti to bi won ati awo a won lo mu eko oko wa jade amo bi kene ni gbogbo won che ndie ni omo eyan nto iba won fi eko olufa bo won fi nkiyan mu agbonu itene pe baba yo cheon asasi won ti asasi fun yan di olufa yan fin pide ni ino ni bini ni won sasi ni ko le pada
1: to ni mo
0: no fi di kilo fun omo e on lata ibe ni won pa gbogbo eje yo ko ka won pa mo pe ni ah bi akoje olufa akogboro je eje yo ko ka won to o cheche ga lo ikeke olufa gbo eje bi amanu ni
1: be ni ki won je ki won si je
0: won ko lo ko ba won won fa nipa ye nene oni o be ko pa ofin ne mo o di dede ko ya gbogbo won je oku ile si mimo iwo itun owo mi o wa yan gije kete no mun ya jo ile aye won mun ye won lo pade bo won si igbalabe won ya be si mimo lo fi di iwo ajule lata ibe ni kin so fin so pe ni iwo ne o pin lo nene ba yo ne me ewo ti ajule ne ewo idile ko wa ne to ye ne ba na manu ba un o choku fa e ngo eto ngo gu ngo po nto oke ke lo ni te ke ke yo mu
1: inu awo idile ko kan
0: ti ba fara ti se idile ko ke un ni ewo won to bi eyan akobe ewo ikilo wa baba won won ni lakai won ni ogbon bi nkeke wa no bi omo keke ko mu cheu won yan dogbon won fi nu ewo nto bi won ko ja omo keke la ya won fi so pe ni omo keke ne nko lo den wo si le tibe ko fi ko ba e to bo mo keke se pe ku nko da je sugbon bo pa aro gidigba nko gbe oba obi e on le ke gbe oba on le ni olukan dogbon si ewo ikilo ni ye ni ko ni pa la ke bo ne ti e a chechi chesi u ye ni ki ni ijamba ke fun oluwa gege bai fun ape bi ina won pa egusi tele nge gbo ya mu pa egusi nle apo e ko gbodo te egusi mo le popo egusi baba won fi ye nenu en to e bi ile mo ba egusi egusi ti an ta mo ile gbigba e jo ko si be nke gba gbo ile ko mo bo won ko le fi jeun laya bo won ko mo pa inu ile apo bo gbigba e ko le ohun ni won ni ako gbodo te popo egusi mo le yan fa igbone lo no ya pa mo
1: o fe we ko si ohun kan ti
0: beyin te mule ki ke nkan nkan o ni lo lekudi on on te popo egusi mo le lekudi on lo dada na an si lo ndi le dano lekudi ajo gbogbo ni akite n gbo e eh akite yo ko wonu ko gbo e ko ni kan an si te mule be jugbo ni kenke ko fi ye ibe mo nto e won ti se di kilo gbogbo ti pa mo bi ojo nwo obi won yan kigbe pe ni ko da mu keke ko fo pejo won ni a ni ko san ko ke owo ni ko a se je so pe ni won fi ye ne won fi won a loju ni omo keke a e fele a e ke gbo a e ke nye o le ti bi atele wo abi atele se abi afuje le ko fi ko otutu gba wa na ojo ojo ni si n ba de fomo eke ba pepe yen
1: beni beni
0: oni si an ga ko fi le oko be o ye ka fi ibojo ibe unu e pe ni ma ne wa lojo an go ki owo lebi lebi ko di owo e ko
1: ke
0: to lo bi on n pa mo pe ni bo ne wa lojo be ipe na lo mo keke on fi sa fun ojo koda bi e lo be lo pa tutu be de afun ko ni
1: beni
0: bo ke mo le ti be njo mi mo ewo e ikilo ne ewo e ilu wa ona ye o ne ko ke ba o fi te ilu ko ke o fi ewo nu e be lo ladugbo ke on ni ilu ichabe adugbo ke on wa nchagbe be n tele n bi akipolo oja
1: be ni
0: ba n kini oja be bo debe a ri polo oja adugbo ki o wa n be a ki suwe
1: be ni
0: adugbo ki o wa n be a ki pe ilasa
1: eh
0: eko baba la kun won ni je be to ila tatin ewe be ni
1: be ni
0: ewe be ni ke pe awewe ila iwo yi ilu ne oni ni igbo cha be aye ke wa nbe akiwo yin
1: be ni
0: ti lu ne
1: eh sugbon le ni nje aye na mo nbere pe njo tun o tun wa o tun ni agbara bi bi igba tele
0: ntori amu eto ka e agin ne che ngba e olajude olajube mo lo ko ponpolo ni avi hun ne na hun pa bo olajude ba igbagbo igba odi de eyan ken ken ko kọkọ yin si gbogbo ewo won ni o mu o di agbadu achati nje itelohun si wa loni nje ba wa yen kan le force aya pe ni o teun lohun odun mu je ni o kin kinye un je won kinye bi ko je ti eyes a je ti o ku abi ti owo ye opo lowo eko wa be an si ntu che ban gidigidi one kenke ku bi kita ko bi a e pe ni ah nbi ati lo che ko nbi ni kini ka e ti ko wa ba ntu che to oye one ko ti lomi ni a one ku po wa ka enu ewo ke ni ewo ai ko wa gbogbo wa ba adu olona o ye ka cha wa ya wa hun ni cha be npe ni bi won bi etun a e bi keke wa ye bi eyan je ba ndaula mu la go a awo ke wa ye bi eyan lo bo je ani akiesi a ti a wa ya wa awo ke wa ye ko ye ka lo one ko ke one mi ko ye ko lo nke pupa ne nisin wu o fidele wo bi pupa abi okun pupa oni mi wa irawo e ko gen mu obi pupa abo pupa nisin wu apon be pore iyawo olele un lo bi be ko mo kada e sugbon akomo ti ayo won ti awon ni ti awon ewo ni abi ti ayo nko lo wo obi pupa asi ba irawo e baje oni mi ko ye ko jade un acho dudu ne nisin wu acho funfun yi o ye gbogbo eyan ko lo oni mi ayi so pe ni to lo chaun a ko ti bi a wa so ni pe de bo lo chaun ko nche nlo acho funfun olo je on lu ajo funfun ba lona iten bibeli ajo funfun la mo angel yo ma nwo
1: be ni
0: eyin ke ko ti bi a e pe ni ah
1: kilo pa te pe awon angel won ki wa aso dudu
0: e kin mo ki wa aso dudu ba ajo funfun no nwo wo aka aka te yen ji on je die die go ka lu ajo funfun e wo abala kin yo ye ko wa ko cha wa ya e ko mo mo ni ye nti ko mo nke ye ba de mo je mu irawe ko mo nke ye bi o je ba a e ya ba inu e ndo ko mo nke ye bi o wo ba o lo nbi o aje ken ba nto lowo ba o lo nbi idije ken ba gbe gba oke be abi ba o lo nbi awujo ken ba nso be ba yi o npawo fun
1: eh mambo baba ka ko ma de pe a yo won lenu ora e ko le o a dupe o baba e seun o baba lawin
2: ama le pa pe nkin je ile se gugu le di lala lala ni ba wa nti se wa o di se ba ro mi gile kan o mi ni mo mi so a le ta mo yo mo go ra je pa tin so ti ba wa abalagba ba so ko ti ke ti ke mo go o ti fọ wahala fún àwọn ọ̀dọ́ lónìí ni ni wahala gidigidi fún àwọn ọ̀dọ́ títí méjì méwọ̀ apáti gbígbé ìjìká pati tìrádìtì títí mo tí wáyé náà àtúgbé ní okòó èrò ń bẹ ní rẹ mọ̀nà ìwọ̀dì tiwa ni kìí ṣe tiwa tiwa àdúgbà pàtiwàtì mo dúró bẹ̀ ní adájọ́ kí bàbá lórí tó wà lórí ìsàlẹ̀.
0: Adúpẹ́ o.
3: Ṣéun. Adúpẹ́ bàbá wa láwùjọ yóò ti rọ àkíyí àwọn bàbá ni ẹ̀tí wọn ló ti dà lójú ojú òní tì yín gẹ́gẹ́ bí a ṣe sọ òtẹ̀lẹ̀ pé aago mẹ́jọ ti pẹ̀lú ìṣẹ́jú méjìlélógún fún àwọn tí wọ́n fẹ́ nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ní sísan àwòrán ìdánilówó mọ́ ẹ lè ní àwọn ìbéèrè àwọn tẹ̀síwájú pẹ̀lú rẹ̀ 0144-70-44 tàbí ẹ tún lè pè wá lórí 0145-86-00 àwa ti bẹ̀rẹ̀ tó wa ó dà bàbá ẹ tẹ̀síwájú.
0: Adúpẹ́ àkí bàbá yóò pè á tán Ọlọ́run gbọ́ wà pẹ̀lú gbogbo wa.
3: Àmì.
0: Ní abala kẹ́wù yìí àlèpé ní èèwọ̀ kẹ́wù. Òun ni ń gba òyìnbó wọn dé bá wọn gba ìlú lọ́wọ́ wa tẹ́.
3: Ẹ mo mọ̀ ká gba ẹni tí ń pè àkọ́wọ́n ti pé.
0: Àgbà wọlé.
3: Halo.
4: Ẹ káre.
3: Ẹ kúrò lẹ́ o, ìyá wa Ibet bí àwú.
4: Ẹ kú ètò.
3: Ẹ ṣeun.
4: Ọ̀pọ̀ ìṣòro kúrò afọ àárẹ̀ wà lágbèé ìlú ṣe ó tó ètò.
0: Àdúpẹ́ o.
4: Ẹgbẹ́
0: bẹ́ẹ̀
4: ọ̀lẹ́kẹ́ pàtẹ́ni
0: tí ẹ̀ ní àwọn ọmọ
3: kékeré àkórè dì ìṣègùn àwọn kọ́ńtà láyé fún alàkáyé ń pọ́. Adúpẹ́ adúpẹ́ ẹ̀ṣẹ́. Adánisọ̀ wọ́n ti fi ṣe inú mi dìbò tó.
0: Tó ìyá bá pè bẹ́ẹ̀ ń ní òfin ńgbà òyìnbó wọn gbà ìlú tẹ́ wọ́n wà fi òfin ó lélẹ̀ òfin nẹ̀ ẹ wọ ni wọ́n ní pé wọ́n ń gbà ṣe álòkè ikọ̀ gbọ́dọ̀
3: ádùrójẹ́
0: ọ̀gbọ́dọ̀ dúró ni tọ́ ikọ̀ gbọ́dọ̀ bẹ̀ẹ́ ikọ̀ gbọ́dọ̀ yóò kó òfin ẹ wọ ni bí àṣẹ lọ lókè ikọ̀ gbọ́dọ̀ yáyìn lọ bó ní tàpá sí àjẹ ìlú ẹ ni bó ní ṣe ń sì fọ́ pa ọ̀dà òfin lójú ọ̀dà ọba ń gòjè ewẹ̀ òfin nẹ̀ ìyẹn náà di èèwọ̀ ìlú nẹ̀ èèwọ̀ ni kọ́ọ̀kẹ́ èèwọ̀ wà lọ yantiri ẹni báwo àbẹ̀rẹ̀ sí tú lọ́ngbẹ̀ gẹ́gẹ́ bá ìnáwó wọlé sí ń bọ ọ̀ṣọ́ nẹ̀ ó ní míyàn wáyé wọ́n jẹ́ ọmọ omi nínú ìràwọ̀ wọn bí wọn wà lọ lọkọ uné kẹsàn ní omi ní ń po uné.
3: Bẹ́ẹ̀ni.
0: Bẹ́ẹ̀ ṣe òní ẹ̀nẹ́ ń kó ṣe kó fi ga bẹ́ẹ̀ ń kó ṣe kó fi dìde bẹ́ẹ̀ ń kó ṣe kó fi ní àlùbáríkà ní ohun tí èyí ń ṣe.
3: Ọ̀rọ̀ àwọn ọmọ àká tó tẹ̀síwájú. Halo ẹ kúrò lẹ́wọ̀.
5: Salaamu aleykum.
3: Wa aleykum salaam.
5: Ẹ kú ètò.
3: Adúpẹ́ o bàbá abérò.
5: Ẹ láti wọn ṣe rúga. Bàbá yẹn gbádùn ètò rìn.
0: Adúpẹ́.
5: Ẹ bá tí bàbá ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín ni.
3: Ọ̀dà.
0: A jẹ́ o.
5: Àwọn ètò bẹ́ẹ̀ lọ yẹ kẹ́ mo gbé jáde.
3: Ọ̀dà.
5: Ẹ rí pé ṣèyí kọ́gbọ́n ni. Ayé tẹ epo ẹ̀gúsí mọ́lẹ̀ tí bàbá rí ni. Ààrẹ fọwọ́ gbẹ òjò ni. Àwọn nǹkan mí ń bẹ. Bẹ́ẹ̀ gbà àwọn èèyàn mọ̀ gbé tí ọmọ ẹgbẹ́ ni. Má bẹ fi bàbá ni gbólóhùn kẹ. Àwọn ẹlòmíì tá à máa ń bẹ léwu ẹ̀ tá à máa ń wà ayé sọ̀rọ̀. Bí wọ́n wà bẹ́ẹ̀ ni tàbí mo fẹ́ gbọ́tù mọ̀ rẹ̀.
3: Ọ̀dà.
5: Orígbàdé ẹ.
3: Ẹ ṣeun adúpẹ́ kátẹ̀síwájú kẹ́tọ́ wá lórí àwọn ìbéèrè wọn.
0: Tó o nípa yín ó ní ọ jẹ́ ìràwọ̀ omi kọyẹ́ kọlọ̀ fẹ́ ìràwọ̀ onẹ̀ kọlọ̀ fẹ́ ìràwọ̀ onẹ̀ wọn wọ́n ṣe jàǹbá fún àwọn omi yẹn ń pa onẹ̀ nì bí ọkọ lọ́jẹ́ onẹ̀ nì kò lè gbé wò ìyàwó ẹ̀ ní kò ní gbogbo ẹ̀ ń kó ń pòjẹ́ lẹ́yìn ìyàwó nì bí ọkọ lọ́jẹ́ omi nì ìyàwó kò ní gbé wò bó ó lè tú jẹ́ bá àjìnẹ́kù ń kọ́ ń jẹ ìjẹ ilé yìí nì ń kọ́ ń jẹ ní bá bí ìyà ń nẹ bí ó sì lọ jẹ ilẹ̀ wọ́n jẹ́ ìràwọ̀ ilẹ̀ kọ́lọ́kọ́lọ́ fẹ́ ìràwọ̀ onẹ́ bí wọ́n ń san ògbẹ́ ẹ kò ra ilẹ̀ bẹ́ẹ̀ ń yá ń ta onẹ́ kọ́ bá tẹ́ ẹ bá jẹ́ nì ṣùgbọ́n bí onẹ́ fẹ́ atẹ́gùn káyà ọ̀làdé
3: àbí
0: atẹ́gùn ní fún agbára fún nẹ̀. nko ji ni nbi o kan ki ye love nu kan go dide be ba ti nwo cheke ni une nwo cheje ategun an wo che awon je
3: eh eleyi mo re pe awon baba so pe afa soro lori eto yi
0: ko
3: nkan ti a le se la ri
0: odun kan mu wa
3: e mu ge bi chokini
0: de ko awon ni chokini
3: aye ba wa gba bi e ba le ma wale yoko kan ni akona awa so lori awon irawo
0: eh
3: bawo ni awon irawo se ri awon irawo melo lo nbe ere melo ka mo iru eyan to je pe awon irawo eni ko kan gba ta ba nso yo mo e ti o to si ohun
0: eh
3: ora e ka wa lori oro wa ka mo ka so nipa ti ewo
0: Now,
3: etimu meta akoni ewo ikilo ewo ilu ewo tiara eh beni ewo
0: ajule
3: eso ti ajule ati ofin
0: ben
3: oda ka ti pe wa ka gba nto ka to te ti waju allo ekurole o egbohun e fi e sumo ero yin ka le gbo yin dada
6: Allo,
3: allo, allo. Allo, ekole baba Vincent, lati mo no.
6: No. E kale.
3: E seun.
6: E seun.
3: E seun, a dupe.
6: E yi, pa yi wa te.
3: A gbo yin dada o. Allo. O je pe esun die si bi ti egbe wa o je pe oro ina ko jade

0: Alô? Ala fi ẹ̀rọ kan sí ìlú yín lọ́wọ́ ní mọ̀nà ká lè máa gbọ́ yín dáadáa nítorí pé mo mọ̀ pé
1: Ohun ọba jáde dáadáa.
0: A ní ìṣòro ká tó gbọ́ yín bàbá wa. Ó jẹ́ pé ìṣòro díẹ̀ ń bẹ, ohun náà ò jáde. Ẹ má bínú, kò tí burú.
1: Mo
0: Bóyá
1: kọ́ tó ń pè.
0: kẹ wo ibi àyíká tó lè fún yín ní ìtẹ́lọ́rùn kí ẹ lè pè wá nítorí pé mo mọ̀ pé ibi tí ẹ gbé wà ó jìnnà díẹ̀ sí wọn lọ bí ìrìnsẹ̀ bíi 15 kìlómẹ́tì 15 àbí jù bẹ́ẹ̀ lọ. Olúwa kọ́ ẹ má bínú sí wa bàbá kẹ tún wo àyè náà kó má di pé alo. Alo, ẹ lọ ká máa gba yín díẹ̀. Rọ́lá. Bàbá wa ẹ ní ìṣòro díẹ̀, ìṣòro ń bẹ àgbọ̀ yín. Ẹ má bínú, lè tún wa kẹ́ tún wa pè ká máa tẹ̀síwájú ná. Ẹ má bínú sí wa nítorí pé ọ̀rọ̀ náà kò jáde. Ọ̀dà ẹ ṣe bàbá, adúpẹ́ bàbá láti ìlú mọ̀nà ọlọ́run. Ẹ ti gbìyànjú, olùwà àbùkù yóò nítorí pé gbogbo èrò yín ọlọ́run á gbé sí kọ́jà. Ẹlẹ́kejì tẹ bá pè wá, mo rò pé
1: Yẹ wọlé.
0: yóò wọ ilára. Ọ̀dà ẹ tẹ̀síwájú.
1: Àfi ibé
0: Arákùnrin wa, ó bèrè pé ẹni tó ń bẹ ní Bàlùwẹ̀, àwọn kan sọ pé tó bá bẹ̀rẹ̀ sí níwẹ̀ báyìí, kò gbọdọ̀ sí pé kẹ́ni náà kó tún máa sọ̀rọ̀ àbí kó máa kọrin. Ó jẹ́ èèwọ̀ kan, wọn ní ṣe bẹ́ẹ̀ ni abẹ́ kọ.
1: Ó yàtọ̀ lọ sí àwọn. A kò lè kí ó gé ká gbẹ iná ìwọ̀ ìkìlọ̀. A kò lè kí ó gé ká gbẹ iná ìwọ̀ ìkìlọ̀. Bí òní lọ́nà ilẹ̀ ìfọ́n, bí ìfọ́n láyà, bí aya wọn wà ní Balùwẹ̀, kò gbọ́dọ̀ fohùn sí ẹnikẹ́ni yóò wà níta. Báyé onítọ̀hún ti àgbè ni. Èwọ̀ tí wọ́n, èwọ̀ ìdí,
0: Ohun tí àwọn ní gẹ́gẹ́
1: èwọ̀
0: bí
1: àjùlé
0: tí
1: ni
0: wọ́n ní.
1: kálọ̀ yẹn ń wẹ̀. Báyé òní wọn ń ṣe òní. Bí òní sì wá ń di o, a kì í lè pọ̀ lọ méjì pọ̀. A kì í jẹ́ dídùn méjì pọ̀ ń bì dún
0: Ìdúráyè
1: àlàdé.
0: àlàdé bẹ́ẹ̀ ni.
1: Tó ìwẹ̀ lọ wà bẹ́ẹ̀ ni, ó wà ní gẹ́gẹ́ bá oúnjẹ fún bàbá wa mí o, bí èèyàn ń jẹun. Ikọ̀ gbọ́dọ̀ yẹn ń ṣe bó tòrótó.
0: Bẹ́ẹ̀ ni, ẹ mú bọ̀ kí ẹ ń tàn kó máa. Alo, ẹ kúrọ̀lẹ́ o. Ó dà bọ̀ wa.
1: Òun jáde ń bẹ.
0: Àgbà ọ̀dà nísìnyí, ẹ tẹ̀síwájú.
2: Ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ṣíṣe lọ yìí kìí mọ̀ pé ọbẹ̀ pé kí èyí kẹ́ ń parí ètò. Ẹ sọ fún bàbá wa pé ó fún nìmẹ́rò rẹ̀ pa kó sì sọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ẹ bá káì nìmẹ́rò rẹ̀ àbọ̀ bí mo bí káyà wa. Mo bí sọ́mọ́ àgbàgbọ́.
0: Ohun tá a ṣe tó bá ti yá. Ngbà tí mo ti ní nẹ́mbà yín, èmi ní ń fi ránṣẹ́ sí à ní ṣe sórí ẹ̀rọ. Ẹ gbọ́ wa.
2: Ọ̀dà
0: kò
2: àmà
0: dára ká máa fi sórí ẹ̀rọ.
2: Láka èyí tí ó ti olùkọ.
0: Àbí?
2: Nkòlìkàyé. Bí mo ti mú nípa ayọ̀ ètò ẹ̀. Àtúntà Fúlọ́ wà ní ìlú. Bí ìṣẹ̀lẹ̀ ní ó gbé yìí ni à ń tayọ̀ sí àwà.
0: Àbí?
2: Mo ní kẹ́rin gbèrè lẹ́rù ní kẹ́ni lógún tó.
0: Bẹ́ẹ̀ ti sọ, àwò ń sọ àwò báyìí ṣe. Ń fi ránṣẹ́ sí yín, ẹ gbọ́ mi bàbá. Ẹ má bínú,
2: ọ̀dà
0: kò dára pé àwọn nẹ́mbà mìíràn bẹ̀rẹ̀ lè sọ lórí ẹ̀rọ kí gbogbo àwọn yẹn kí wọ́n máa gbọ́. Ẹ gbọ́ wa, ká bò
2: ọ̀dà
0: láti rí. Ẹ ṣeun, àdúgbò. Ọ̀dà, ọ̀dà, ọ̀dà, ẹ ṣeun. Ọ̀dà, bàbá, ẹ tẹ̀síwájú.
1: Tó tí ò wẹ̀ ní ilẹ̀ chàbẹ́kà bí ìyẹn ti lè wà ní Balùwẹ̀. A jẹ́ pé ń ṣe o ìmọ́tótó lọ́wọ́ nẹ̀ inú atẹ́gùn nẹ̀ áńgẹ̀lì kí ó ẹ̀mí kí ó wà bẹ́ẹ̀ ọyẹ òní kọ́ wà ní
0: ìbámu pẹ̀lú
1: ìbámu pẹ̀lú
0: ẹ̀mí
1: yìí ó wà ní Balùwẹ̀. Ìṣìwẹ̀wẹ̀ ní àfojúsíhun yé wà ché. Ọkàn kọ wà nínú Balùwẹ̀. Bí èèyàn ní èèwọ̀ kọjá èèwọ̀ àjùlé nílẹ̀ Chàbẹ́. ko je iwa ajule ni le karo jire sibo ne mu ode iwa ajule lo je fun
0: be ni be ni mo ba mo ba ka gba ntun allo e ko le o e ka ya wa
2: mo ka da
0: mhm
2: ni ba ti ya ni mo bin je ala ni papa
0: ehn kini
2: da mo se se kon welu
0: ehn oda oda
2: o mo se se welu la mo ka
0: hmm
2: nin be ya e do ni bi pa ka ka ya ni o ba ka ya nto kon kwa le ko o di e mo bi so an
0: oda adupe yawa ati ko sile to ba ti awon wa lori e oda ka tete wa ninu eti nitori pe eti won so eti we ninu ni baluwe bawo la se se se ola ni soro si
1: ba bi aya ode ni nwe iko gbodo so si nka iko gbodo fo won je so ni lati balu
0: baba je pe oko re ni
1: ko oko e ko ni so oko e ko ni je
0: ngba won lati mo pe o ti wa ninu
1: omo be wo ni eh ko ni je o ayo ni mi ko mo yi o bo kolo fi aimo ko fi je nto oye wo yan pe ko mo pe ni nko mo
0: baba ke to lo waju e mo pe ile iwa je nitori pe ore awon elomira pelu iyawo pelu oko won we ni igbakana bawo le ri si se asa oyinbo ni abi
1: aye ne ni waju olohun ati yen acha olacha ni acha oyinbo ni olaju loko gbogbo wahala eni o oko bobo eni boy adulawo adulawo ke aya ele ba ogbo me labuka bo je o e u aya ele ba o te a nka ele te a fun yin
0: iyawo
1: aya e
0: sugbon
1: sugbon ko di un pe ni won jo n papo won jo n we a ko ba o lowo e baba wa ako ba o lowo e baba wa
0: oda mo ba ka gbe nti ko allo e ko le o baba wa baba bi a o ni e pe fun o Ben, all of our friends have to pay Baba.
2: If I buy picking
1: up the video,
0: Baba
1: ayawo win
0: jabata ni baba wa wa mo jabata ni baba wa
1: ayawo ele fun owe o ni ajumo ninu apo a lo fe mo janti ke on ogbo na bi elekun ichapana ngba
0: epa iroyin kale kele gbo dada egbo baba epa iroyin to ba ti ele pe a oda e tesi waju
1: nkan ye won pa fa ni ten omo inti ke on dugba yi ogun ka omo oni o je ipile che won baba laku yo che won ni ba nsasala fun emi a e lolo ja eni igbo ikatapa lo ba katapa mole
0: ipe
1: ni wo efo un ni ko jube yi lo yi ona mi ko se si ko simbi o le fa pa mo gbon mi
0: awon ni fi awon awon ta ni te
1: lo si bule nu e katapa ne ni o ta on si fi de won si fi da oko ja ni katapa fi da bubu e mi lo didi lati be o so e pe ni n boyo ogun lo fo un koja e ope lope katapa ni da keje we efo e katapa ne wo be ni baba won mu e pe ni egi lasen ko efo lasen ko andu oluwaju e katapa an ba umole
0: abi
1: an ba so un endo ke unne nko si ibe ni bi o ne fi gbagbo bo fi so olohun lo da o be papa mi ko lo da e katapa won fati itiki on gbo baba orisun won fin ni oni onje keni ye efo ye o n lo gba mi la bi adoniya mo iti ki on lo ni ola ye fo ye ni ka le fi fe mi mu efo
0: o ye ka ye ka ya si mi mo
1: ko ya si mi mo ko godo je mo ko da bi won te omi e mo le lase awon ko pa popo ni
0: abi
1: won ko cheche te omi e mo le awon ko pa popo ni
0: pidi oni oloni
1: koda eje ne ko sa ti yan ninu won no fi ya si mi mo
0: olorun to bi lo ba
1: aya ko ni ewo na ba laya itikion a kin le nja olonle a jo ye ka bowo fun e aya won gba e won de won ba olowo yi obi won ne lo fi je la nso
0: adupe kola eh baba won ka pe won ti la loye ni akoko yi oro na to se pataki ni o da ka te si waju gege bi won ti won bere a wa lori pe ka ma we gege bi ya wa bi a beta mo na soro ni akoko pe se o ye nigbati a ni awon omo ni oru a le ma we fun awon kekeke
1: omo keke a e ke jinne de bi pe ni one ko we fun logejo ki o nche bon ko we fo mo lojumo mo bi eyan ko we fo mo keke bi baluwe ne ni
0: oni ide
1: aja iyen le we fomo lago kago lewo tutu ni omo ko mo ba ko tutu ko ni agba ke ti a e ke gbo omo mi o ayen won ba ye won lagba ni olohun lo da ube ko je so odun mi lo ni bi iyen ko we fun boja abuka ye yan chi loju fo ngbangba won no ona ko tete we fun lojumo ma bi on ko ti omi wo on ko fi we fun omo keke loto e ko iba ngba ijo ka bi na wa on ko ti e we fun yin omo bi yo wa lomo ikoko won ga se gbogbo ilekun on ko se fe ji on ko gbe yin don ko fi we fun sibe on gbo ni omi ni on ko to se gbogbo ikun won ko se fe jeun
0: o je pe ati ni ani sorode an bo wa o je pe eroyin na ni sorode ta mu lori wa

0: Ẹ tẹ̀síwájú bàbá.
1: Tọ́.
0: Adúpẹ́. Ẹ tẹ̀síwájú.
1: Tọ́ ni n ló fi jẹ́ ni à ń sọ. Ìwẹ́ ọmọ kékeré bí ilẹ̀ ti chú kò dáa àbẹ̀ wọn kó gbóná omi. Wọn kó kọjá sọ ní ń kó kó ẹ̀mí kan àbí kọjá ìwà àjùlé. Àmọ́ ọmọ náà lè kó òtútù ó lè fi bẹ́ẹ̀ dán láìsẹ̀. Ó lè fa àìsàn yín ní àgọ́ ẹ̀ nítorí a ẹ̀kẹ́ gbó. Wọn kó gbóná omi wọ́ fún kó wẹ̀ bí àbùká wọn bí ó jẹ́ gbangba lọ́wà kó gbóná omi wọ́ kó fi wẹ̀. Àìjẹ́ bẹ́ẹ̀ kó tètè wẹ̀ ní ìgbàyé òun wà ní òkè. Ìgbàyé nì ọ̀dà.
0: Adúpẹ́ bàbá kódà ní ọjọ́ tí èmi ọjọ́ nǹkan tó ṣe pàtàkì ẹ lè pè á lórí 0144-70-44-44 àbí kẹ́pẹ́ 0145-86-00 nǹkan tí ẹ lè fi pè á nìyẹn. Àwọn máa tẹ̀síwájú nínú ètò àti àlẹ́ yìí bàbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ ti ṣe àlàyé fún wa òun náà ni àgbọ́ ní ọjọ́ tí èmi àwọn ohun tó jẹ́ èèwọ̀ pàtàkì èèwọ̀ ìkìlọ̀ èèwọ̀ ìlú èèwọ̀ ara èèwọ̀ pé àjùlé àti èèwọ̀ òfin ní àkókò yìí bàbá gẹ́gẹ́ bí ohun tí a sọ a ó rí pé òde òní ìgbàgbọ́ ti wá jáde ó lè jẹ́ ní àwọn mùsùlùmí àbí àwọn onígbàgbọ́ àwọn kírísítíẹ́nì tó jẹ́ pé irúfẹ́ àwọn ohun tí ẹ sọ kò sí púpọ̀ ni àwọn kan tó yẹ pé àwọn olùdarí àwọn ẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sọ pé eléyìí ọlọ́run kò tún fara mọ́ nǹkan wọ̀nyí kí a fi gbọ́ rẹ̀ sílẹ̀ ká tẹ̀síwájú bàbá kí ni tí ẹ fẹ́ sọ.
1: Ọlẹ́sìn kò fọ ìjì mí nítorí a kò wá fún àtakò ẹ̀sìn kẹ̀kẹ́ bí wọ́n ní ìgbàgbọ́ ti dé ọlọ́run kọ ti bàbá wọn ọ̀dà kí n ṣokùnfà ìdààmú yóò wà lóde òní kù àbí ẹ̀rọ gbọ́ mi bí ó jẹ́ sọ pé ní ọlọ́run lòdì sí olóòótọ́ kéde bá ìdààmú wà lónìí kéde bá àìlè àpọ̀ jantire kéde bá aiwo igbó ọ̀gbà lọ́jà rẹ̀rẹ̀ bó èèyàn wọ́n ń tún jẹ́ kárakára ṣùgbọ́n wọ́n ń jẹ̀jẹ̀ ilé ṣé o ní ó sì gbé ẹ̀sìn ń ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì ni àbí ẹ̀sìn mùsùlùmí ni tí o ní ó gbé wá wọn tí òun kò ní èèwọ̀ ọ̀hàchà ìdílé ọ̀hàchà yín kẹ̀kẹ́ ńlá ń sọ ni a kò sọ pé ní òun kọ́ mọ̀ tí ẹ̀sìn ṣùgbọ́n ẹ̀sìn kẹ kò gbọ́dọ̀ dí àchà kẹ lọ́wọ́ nítorí ohun àpẹlẹ́sìn ká ẹ bẹ́ẹ̀ dé ìlú ń bí ẹ̀sìn ká wọn kò ẹ̀ńkẹ́ sọ pé ní àchà ti tún wọn ni ọ̀dà bí àsìtúnwò ní ìdàkejì ẹ̀wẹ̀sì ń bí èèyàn kọ́ mọ̀ pé ní ẹ̀sìn kò gbọ́dọ̀ dí àchà lọ́wọ́ ń bí à ń ká ìdí ẹ̀ ní pé léwu adúláwọ̀ kẹ tsotso nẹ̀ ni kìrìsìtẹ́nì ọ wa léwu olùkẹ́nẹ̀ ni mùsùlùmí ọ wa bẹ́ẹ̀ sí ọ jẹ́ wọn kọ láàchà ni wọn láàchà wọn bí wọn da pọ̀ mú ẹ̀sìn kẹ èyí ni kò sọ pé ní ọkọ̀ọ̀hún mójútó àchà wọn ó ní ẹgbẹ́ wọn àsọ ìsìn nẹ̀ ìtìkì wọn púpọ̀ wọn ni wọ́n ń sàn lọ ń tọ̀sí tó wọ́n sì bá ń lẹ̀ pé ní nǹkan bẹ́ẹ̀ yìí ọ̀dà àbòbò tó ni wọ́n gbà ó bẹ́ẹ̀ láti gbà í nẹ̀ wọ́n sì ń mú un jẹ́ nígbà wọn kọ́ ń lọ ń tọ̀sí wọn kò tí wọn káwọn ni wọ́n ní ká fún ti késàì fún késàì ká sì fún ti ọlọ́run fún ọlọ́run tí ọlọ́run lọ́ dá oníyè káwọn àbí nǹkan míì lọ́ dá adúláwọ̀ ni báwọn kò ní fi mójútó àchà ìtẹ̀ bá ń kọ́ gba ẹ̀sìn tẹ́ ní kọjá wọ àchà ẹnu ilẹ̀ ṣé àchà yóò sì gbà wọlé láta ẹ̀sìn nìka ṣé ó yẹ o jalẹ̀ ṣé ń ka ìdí ẹ̀ ṣé ó ìdí ẹ̀ bó ìdí ẹ̀ kí n fà á já àjò lónìí yìí kò jẹ́ ọkùnrin kọ́ lọ́mọ olúgbàyà kí n fà rògbòdìyàn fún un lónìí kí n fà wàhálà fún un lónìí kí n fà àìlera fún un lónìí bá padà lọ níyìn gba ayé bàbá wọn lo to lati gba aye baba wa kan lati ye pe ni okun iwo bi onko awon ile ama ko po to todi oni lati gba aye baba wa kan la iso ni eyan ba bi ku ama ko po to todi oni nipa aye baba won ifi odo koku enke ti ijine ai gbo ni ku won dagba de bi ami won ke ti ku npa ile kai be yen ni adun e odun lo ni si o ti di ogologbo won kan pa wole yen ni baye o ni ogo odun abi o ni ogo kan abo abi o ni ogo meji aye o ni oye won ni ogo wole inke ke ni won pa mo won wa di awon won idi awon won si pa ofin awon mo won apo ofin olohun mo lati a ipe ni mo je nkan be yi fai se la go ami mo gbodo party ira obe ko je mo mi abi ko ye yan lo laye be abi ko ye nche nkan be olohun ka e lo da ko wa wa
0: be ni be ni
1: office nje ewo ko sinu ma gba bibeli ni nje ewo ko sinu nje mo che nkan be nje ko sinu bibeli mo che nkan be ye ti nje ko sinu nje ko sinu Quran
0: o wa ni
1: me Quran ni eh Arabia on ni Saudi omo Saudi Arabia on ni acha ilu ken ne ti bibeli omo eju won ni Israel on ni bẹẹni adúláwọ ka ẹ ní àjà ìtẹ ọdà bí ẹsìn wà dé kò sọ pé ní ká pa àjà ká sọ àjà kata ìlànà ọ̀tọ̀ọ̀tọ̀ ní ká tẹ̀lé ẹ̀sìn ọdà ká mójútó àjà wa gbo ká lè pa òun bá òfin kí wọn mọ gbo ká lè ní ìtẹ́lọ́hún gbo ẹ ká lè ní ìdàgbàsókè ẹ kò í ba ilé ayé lóní ìsìn lé bẹ́yìn kí n lọ títí bó dé anú ilé ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ò ní ó ń kí wípé ní òkú ẹ̀hún ni ó ní kẹ́kẹ́ tí wọlé lókèlókè ní gbogbo ẹ̀mí ò ní ó ń wà ẹ kí dé ba ilé ayé ń kó à ní akẹ́kẹ́ bẹ́ẹ̀ kò sì ti síbẹ̀ nígbà ayé bàbá wọn ó ní nǹkan yé wọn ń pamọ́ nù òfin kẹ́kẹ́ ń wà inú atẹ́gùn yìí à ń gbé bá wọn à ń sọ omi wìn ẹ̀mí mi ò wáyé òun jọba ajókòbí ní bá a kò lè fi ojú òde bẹ́ẹ̀ yìí bí òní ó wẹjú bọ́ wà bí ní nkó sọ pé ní alùkẹ́kọ̀ọ́ àwà bí ní bẹ́ẹ̀ babalákùnmí kọ́ lọ́dá ẹ̀mí wọn ni ọ́ nkẹ́kẹ́ yọ dá kó wà wọn lọ́dá yìí nìkan wọn ni wọ́n wà láàyè titun wọn káwọn nínú gbogbo èèwọ̀ wọn nù bàbá wọn kò fẹ́ wo gbalẹ̀ fa wọn ní àòjinlẹ̀ wọn kì í gbẹ́ èèwọ̀ kalẹ̀ ń wá àwọn ni ẹ̀sìn dé ó ní ń gbọ́gbà ẹ̀sìn gbà wọn ká ẹ̀gẹ́ kò lè fọ́ sọ̀yà yìí pé ní mọ̀gbà ẹ̀sìn yé ìgbàgbọ́ mi dúró chinchin ó lè pàṣẹ gbọ́ àṣẹ ní kó múlẹ̀ bọ́ wà lọ́pàá àṣà ẹ̀ tì ẹ kò í sọ̀rọ̀ ní ó ti kò kẹ́yìn àjàgbé apọn rẹ̀ bá aya làwọn fi mójú làwọn fi máa jẹ́ ìṣíwá ìlọrin òsì wà níyìn jésù ọmọ mẹ́rí ìtàn àì mójú sí kẹ́ àjẹ́ wọn alágọ́ aléwò ẹ níyìn jésù ká ẹ ká lọ wò ń bí ẹyin bàtà ti ń ta kó wá lẹ́sẹ̀ bó kọ́lọ́kọ́lọ́ tún bẹ́ẹ̀ ṣe àgbọn bọ wọn ní pọtọpọtọ yá àná ń pọpá ni nkọ ta bá ilé nkọ ta bá oko níbikíbi ọta bá wọ ń bẹ ní ilọ nà kó lọ tìǹ ilọ tọjú ẹ lọ bá tẹ ó ní ṣe kìrìsìtẹ́nì kó ń ṣe kìrìsìtẹ́nì kó mójútó ìlànà ẹ ní oṣù wà ní ọ̀nà mùsùlùmí nǹkan kó mójútó ó ní oṣù wà nípa ìṣẹ̀ṣẹ̀ kó mójútó bí mo jẹ́ mùsùlùmí lónìí bọ́jẹ́ sọ ní ọlọ́run ti dá òbí mi ò ní kìrìsìtẹ́nì ni kí n jẹ́ kì í ṣe pé wọ́n ṣe ẹ̀fọ́ akúnwò lápá wọ́n ṣe fọ́lọ́run ló fi dá mi iná mùsùlùmí kọjá nítorí wọ́n pàgbò fún ló fi dá mi mùsùlùmí ọba mi ọba ètò ni ó ti tò bá kó wá ń kó ṣe wálé ayé o ti tobacco wa nko se lo ile aye o ti tobacco wa nko si je pada si un ni igba ku gba ye ko wa ya e laye kaye ye nko ya e ko moju tu aye ne ko lo dada n loku bo bi ko mo won ni ye bibeli ka so fun yin pe ni awon eyan mi je gbe nitori pe won ko ni imo ka mo fe ko tenefa wa imo nje imo bibeli lu kan ni ni ngo gbe be in bi ke ko olu aiche a nje olu emu bi o ti e ko wa o ye mu bi o ko wa ka bi ke ti o da bi ke nchi wa so fin sisin ni mu mo e haye ko si olohun itemi ma ba si ke ngbe agbe kale iwasu ne gba gbe si ke so gba bo ko fi kan bi no yin bo ke gbo temi be mo pe be abuku ni ke ngba abuku ni ganu ehn o che pataki o che koko ipe ni eyan o ni wa won ko gbodo moyin eh won ko gbodo moyin ogi idile won won ki moyin ogi lo ni won mo chukutu bo wa lo lide won bo chubu keso ni o chubu aje ni che o cho ni che o nje eje ye nche la ene che o ti no ko eje ne o eje la npe fa ko je ogu
0: ide kan ni eje na ti ku
1: idile ken ni nkenke ni won fi je ipinle che idile ni won si fi ofin le pe ni nke be ako aki je oni e wa wa nu gbo lohun gbo olohun ye wo ka gen iko idi o a lo gba gbo ye lo ta se age nu un iko to idi dada si
0: adupe o ku se ju ka oro wa jo ni ko da he oro na o lagbara
1: o go dio
0: awa wo bi a o se se bi a o tun wa mu nitori pe awon nana o to ku ni ona pipo
1: be
0: ni en kan pe akagba sugbon a le fun lesi mo agona ti lo alo e ko le o
2: ada ko ni pe le lo pada wa ada ko kan ti baba mi e ba n se gidigidi o se
0: oda
2: ti mo ke da pada wa pa
0: oda adupe baba lawon chodo hakiyi be mo so nje mo so una mo ti mu eto e kale pe eto na otukun be ni a wa soro lori awon to je irawo nigbati e ba ri akoko ba wa a o ma se eto eh a o wa se eti oyibo npe ni planning awon ilana ti a o fi se eto a o wa wo bi a o se se ti ki awon pe won ka mo pe asiko ba ra mo gbo ara wa e tin pe ma binu mo ora baba agona ti o ti lu ba ke ki awon ti e fe ki ka pari e
1: ora mo ki gbogbo eyan mi gbogbo ni ogbo mi ni asiko yi ba o da ohun mi mo mo ke ope ye mi ayin la ni ti e ko eti mi bade yanu wa lalu baba ndigi omo baba won mo ni mo ni baba won mo yin mo yin won ni boko waju se ita boko yin se won ni ita bo buyin ajo ile aye e bodo ita meta ye ndamu ole ba ndamu alejo boko e ku wo luken won ni ti wa epa ko wa ko ti wa epa odigba
0: adukwe baba olodo wa pelu yin gbe te gba je e ti wa o ti mo te so na jo tar sibon akin ni akase legba tru ha wa se to yi ti a o ma se ara ipo awon yan koko ti e o ma wa lati je ki eto ti o se pataki fun ijile a o ma gbo akin se ra ma so fun pe lagbara tru wa ipade wa o tun di e ojo ti ola fun eto mira je akin o ayo ni fun ina koko o digba je a o ba do e o je pe olori wa ko ti mura sile fun wa o ma gba olori wa na ka to tesi waju